0: àríkà kí n pé àkọ́ ọjọ́ ìní tí ó ṣe ọjọ́ pàtàkì pàtàkì ọjọ́ bọ̀ ojúmọ́ kẹkànlá nínú oṣù ògúdù ọdún ẹgbẹ̀ ò lé mẹ́rìndínlọ́gbọ̀n bí a ṣe mọ̀ láti lè ṣe lórí pàtàkì tí ẹ bá ti jọ ràn wá ti rí pé aago mẹ́ta ọ̀sán ti kò yẹ ṣẹ́jú bíi mẹ́rìnlá ní èrè ìjú lè ṣe wá níbí yìí kòkòrò àti ọ̀sán yìí ìpàdé pàtàkì àwọn oníròyìn tí wọ́n ń ṣe ìpàtẹ ọ̀rọ̀ lórí ètò tí ń ṣe iṣẹ́ àgbéṣe lórí ìṣọ̀kan àwùjọ tí wọ́n pè ní protocol wọ́n ti bẹ nínú ìpàdé yìí ní ìlú paraku láti ọjọ́ ìṣẹ́gun tí ó kọjá ọjọ́ mẹ́rin ni mo fi ṣe kí ni àwọn àǹfààní tí ń bẹ àwọn àgbọ̀ ní ẹkùnrin rẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé pẹ̀lú àwọn iṣẹ́ ìgbésẹ̀ ìrìn àjò ààrẹ ilé wa ní àkókò yìí mo sọ fún yín pé àwọn ẹgbẹ́ òṣèlú lọ́kan ọ̀jọ̀kan wọn ń kan sára sí ìgbésẹ̀ tí ààrẹ ilé wa ẹni ọwọ́ rẹ̀ wà láyìn gbé wọ́n wá sọ̀rọ̀ nípa iṣẹ́ yìí náà pàápàá kí ni ohun tó jẹ́ ìrídùn fún àwọn awakọ̀ ti ilẹ̀ Benin pàtàkì àwọn tó mọ̀ ní ìhà àríwá ní ilé wa yìí a wá sọ̀rọ̀ nípa ètò ìdánwò bí ayọ̀ gbogbo àti BBC báwo ni a ṣe rí sí àwọn àgbọ̀ pẹ̀lú ọ̀gá àgbà iléeṣẹ́ tèmọ́tò ètò ẹ̀kọ́ nípínlẹ̀ gbogbo Anthony Josu wọn ni kó rìn àjò ọ̀sẹ̀ yìí ẹ máa gbọ́. Akínlẹ̀ kan sí fún Fanichi Ariba gẹ́gẹ́ bí ohun tí mo sọ fún yín pé ìpàdé ìgbà pàtàkì kan ti bẹ̀rẹ̀ láti ọjọ́ ìṣẹ́gun tí ó kọjá ti ń ṣe ojúmọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún tí a wà yìí nínú ilé ìtura kan ní ìlú paraku mo sọ fún yín pé ìpàdé oṣù mẹ́ta tí máa ń wáyé láàrin àwọn oníròyìn ti ìhà àríwá pẹ̀lú iléeṣẹ́ tí mo tó ètò ìṣọ̀kan àwùjọ tí a ń pè ní prosecuzo jẹ́ mo sọ fún yín pé ètò yìí àwọn oníròyìn ti ìpínlẹ̀ alibori borgu atakura àti donga àwọn bíi ènìyàn mẹ́rìndínláàádọ́ta ni wọ́n gbàjọ fún àti jíròrò nípa ti ìpàdé yìí gẹ́gẹ́ bí ohun tí ó ṣe pàtàkì òun náà ni ẹni tí ó jẹ́ olùmọ̀ nípa ètò ìbáraẹnisọ̀rọ̀ tí ń ṣe Wilfred Adun nínú àwọn àlàyé tí ó ṣe òun náà ni pé nípa ìbáṣepọ̀ tí ó ń bẹ láàrin iléeṣẹ́ tí àwọn ń darí pẹ̀lú àwọn iléeṣẹ́ ẹ̀rọ gbohùngbohùn ti ìhà àríwá òun náà ni pé láti ṣe ìjábọ̀ nípa àwọn iṣẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ láti bí àkókò mélòó kan wọ́n lọ bẹ́ẹ̀ ni iṣẹ́ wọ̀nyí kí a gbéyẹ̀wò jẹ́ báwo ni a ṣe ṣiṣẹ́ náà jẹ́ iṣẹ́ yìí wọ́n bọ́ sí àwọn ọ̀nà tí ó péye gbogbo àwọn ìlànà tí a gbé kalẹ̀ àwọn tí a béèrè jẹ́ ń bẹ nínú àwọn iṣẹ́ èyí tí wọ́n ṣe yìí ní ọ̀nà kejì ẹ̀wẹ̀ òun náà ni ìrìn àjò tí a ti ń rí bọ̀ láti ìwà pípẹ́ ó yẹ kí a bójú wẹ̀yìn ìrìn àjò yìí ọ̀nà wo ni a gbé gbà yìí ṣe ó dẹ́ jẹ́ èyí tí ó dára bí kí a tún wo ọ̀nà mìíràn tí yóò jẹ́ àǹfààní fún wa lẹ́yìn ẹni tí ṣe Wilfred Adun mo sọ fún mi pé mo tún wá ṣe àlàyé pé ayọ̀ ńlá ló jẹ́ nítorí pé nínú ìrìn àjò nípa iṣẹ́ tí a ti ń bábọ̀ òun náà ni pé a tún rí àfikún owó ètí àdàpè ní additional tó jẹ́ pé àfikún owó ètí a ti ná eléyìí ní ọjọ́ tí ò ní ètí àfikún yìí kì í ṣe pé kí a dà sí àpò ẹni àbí kí a fi sí ọ̀nà tí kò tọ̀nà òun náà ni pé a sọ̀rọ̀ lórí àwọn olùṣípò padà ètí àdàpè ní déplacé àti àwọn olùsá àsálà tí àdàpè ní refugee jẹ́ àwọn wọ̀nyí àti rí pé ní ọjọ́ tí ò ní ìhà àríwá ilé wa àwọn wọ̀nyí kódà nípa àwọn ìṣòro tí wọ́n ń bá pàdé ìbáṣe pé nínú abúlé wọn àbí tó jẹ́ pé ìlú tí wọ́n ń bẹ tó jẹ́ pé ìṣòro àbí àìní ìtẹ́lọ́rùn kò sí ìjà àwọn wọ̀nyí kódà wọ́n ti di ogunlọ́gọ̀ nínú àwọn ìlú mélòó kan ti ìhà àríwá ilẹ̀ Benin nígbà tí ó sì rí bẹ́ẹ̀ ó yẹ kí ìjọba kí ó fi ojú àánú wò ó ìdílé ni ẹ̀ka iléeṣẹ́ yìí ti mójútó ètò ìṣọ̀kan àwùjọ kí àlàáfíà lè wà láàrin àwọn ọmọ ènìyàn jẹ́ iṣẹ́ rẹ̀ tí ó ṣe ní lófin ìbéèrè pé kí àjọ ìfowópamọ́ àgbáyé tí àdàpọ̀ bá pọn dandan láti ṣe ìrànlọ́wọ́ kí a lè ṣe àbójútó àwọn wọ̀nyí mo sọ fún mi pé ìpàdé náà fún ọjọ́ mẹ́rin ni ìpàdé yìí yóò fi wáyé ní ìlú paraku nínú ìtẹ̀síwájú àwọn ètò wa a wá sọ̀rọ̀ pé ẹgbẹ́ òṣèlú ti ndàpè ní fcb ní àkókò yìí lápapọ̀ ó ń bẹ nínú ìlànà kan náà pẹ̀lú ààrẹ titun orílẹ̀-èdè ilé wa ẹni ọwọ́ rúbẹ̀ àwàdà yìí lẹ́yìn ẹgbẹ́ òṣèlú lẹ́dọ̀bùkà tí àwọn náà ti kàn sára èyí tí ó pé wọ́n sọ̀rọ̀ nípa iṣẹ́ etí iṣẹ́ tí ààrẹ titun bẹ̀rẹ̀ sí ní gbèsè pàtàkì tí yóò jẹ́ àǹfààní àti ìrọ̀rùn fún àwọn ọmọ ẹlẹ́bí ni ẹgbẹ́ òṣèlú tí wọ́n ṣe fcb lápapọ̀ nínú ìkéde pàtàkì tí wọ́n mú jáde ní ọjọ́ tí àná won fi imore wo han be ni atileyin won si gbogbo awon ise pataki ti ara ile wa hun gbe se ninu e won dupe fun gbogbo awon ilana pataki nipa eto ajosepo ti ana ko diplomatic laari awon orilede iworule Africa nipa igbe aye awon igbese nipa igbe aye awon mo ilu pataki ni awon eka eto ogbin eto alafia ati eko nipa re je mo so fun pe egbe oselu yi o tun toro won fi igboya lati fi ki ara ile wa ani o wa da yin leyin lati tesiwa ninu awon ise ti won gbe se pataki ki won gbe igbese lati je ki ala laarin ile bene ati le ni ameki ani le je ki ale se ntorubu ala mo awon isoro ti n be mebe ni awon eto ibasepo ki o tun mun dadoko ju bayi lo atun wa soro lori ohun ti o je pataki awon isoro nipa awon ni jagijaga ti won mu won ko je ki aye irorun ki o waye be ni mo fi imore won abi won so won jeri nipa pe awon na won je okan laarin awon mo egbe asejoba be ni won se atileyin fun ijoba eni owo ran ewa dan yin nipa nkan moyi je mo so fun pe se ati nlo ni ona sisi awon ala laarin ile bene ati le ni se je ninu ireti je ki amo pe ni akoko yi pelu awon iriajo nipa abewe ti ara ile wa titun ni oro bravo la yin o se lo ni ile ni ame leyin ti ninu iriajo yiyi ni ari pe laarin awon are mejiji won tore pe ki a fi iko pataki meji kan ki won fi lele jo pe awon woyi ni won se ijiroro lati wo bi awon ohun ti o fa ohun ti o je gebi ekun ninu iriajo yi kinu to le fa to pe sisi ala na ko ni waye nje o na ni o ka ti awon kan waye won beere won toro laarin awon orilede meji laarin awon moyi nje mo so fun pe awon ti won je awon ti won ni awon oko be ni awon ti won tu awon oko ariri ajo ni arin ilu awon mo papa koda ayo lo je fun won nje mo so fun pe iriajo yi ti ara ile wa ni owo won dan yin gbe o je won kan ti anati kan sara si ile lati je ki awo ani isoro ti nbe laarin orilede meji ti ki o le wa si imuse bayi nje okan laarin awon ni moyi nje adam sika abu ti o je alakoso egbe awon ti olugbeja awon awako ti anapenti park bay ni ilu parakunbi yi awon oro re ni pe o ni awon dupe fun ara ile wa ni owoda yi fun gbogbo pe o fi ara re jo lati lo ki o forowore pelu awon elegbe re ti ile ni je o ni awon dupe gidigidi be ni awon ti bere si ni gba adura fun ara ile wa ki alaafia olorun se fi alaafia sike re bi leyin akoko yi ohun ti o wa se pataki ti awon beere ohun lani pe ala laarin ile bene eti ati ile niye ti o wa ni sise ki a se bi o ba le sise nitori pe nkan ti awon reti o wa se alaye pe ni igbakan koda opo ni awon eniyan ti o ti se olugbe nipa titi ala laarin ile bene ati ile niye yi je nitori pe isorode lati fi ri ohun ti won o je ninu akoko yi won ni koda awon oni okada awon ti won tu awon keke elese meta paapa julo awon ti won rin ise awon napa koko se nti isoro yi ko deba nipa yi nigbati abashi ala laarin orilede mejiji oni o je ayo nla fun awon omo ilu papa julo nipa eto oraje ile bene yo tun tesi waju bayi nitori pe ni ababu won so fun wa pe ile bene pelu eto oraje re o ti nbe ninu ida mejo ida mejo ninu ogoru tanekun wi pusa oni bi abasi si ilekun alaye o tun lo si kola o le de ni ida abi ida ogu ninu ogoru nitori pe o je ona kan ti o se pataki wulo oni opo ni awon eru ti n ti be kola o fin lo ni pataki ni gbogbo agbaye ge bi apere won ni orilede Chad orilede Libya gbogbo awon eru ti o kuro ni bute oko ojo mi ilu para ile ilu kuton na ni ona be ni o ngba lati fi lo je ni ojo tuni awon ti epe ki a si ala laarin orilede mejiji yo je anfani ati ayo fun awon bayi ohun ti won soro si ni bege ninu tesiwaju mo so fun pe ni akoko yi are ile wa eni owo rumabada yi o ti gba ni o ti se olugbo kan fun awon ti won se alaga egbe ifowopamo pataki ti ile Africa ti iworun ile Africa de ni ti Africa nje si de oletaye ona ni enna ti o lo lati forikori pelu are ile wa be ni en ti se alaga egbe ifowopamo iworun ile Africa ti se biwade nje eni owo seji okwe ona papa o ti lo sodo are ile wa ohun ti o se pataki won soro nipa eto oro je ninu awon oro ti o so jade seji okwe so pe awon soro gbogbo ohun ti o je mo eto ibasepo pataki oro aje laarin awon olede iworun ile Africa ona ni awon ti dawole o ti wa so fun pe are ile wa gbogbo ohun ti awon mu jade jo nkan te pe inu re dun lati se atileyin fun awon nipa ipinu eti ayo yi oni si ile wa oni awon ti mura ta je ki o tun te si waju be na lo be ni o si wa soro nipa pe oye owo ti a ba fe soro nje owo oye ki a mo bawo ni a o se ri owo na ti o le je anfani gbogbo kan ti won se lori ninu ohun ti a le gbo pelu ti se serise ikwe adupe fun yin fun oro pe tela ti bo loyin nigba ti a soro nipa ipade awon oniroyin lori eto ti se isokan ojo ti a le pe ni projet kozo ti o ti waye nilu paraku pelu oniroyin bi meri ni adota payi be ni nipa awon ire ajo are ile wa nje a so fun pe ayo lo je fun awon mo ilu ati sale ya dupe fun repeta ni lati bori yin lati enu awe boni ko je enu ati se castero agbaka lo wa eto erwa ipale wa o tun di ojo alamo keke lori ba
1: jamais seul toujours plus proche de vous fraternité FM 96.5
2: e karo abi e kale gege asiko ti e tin gba lowo lowo ni ojo ana a soro lori igbeyawo totona ni oledo ibine to je igbeyawo ti a se ni abe ijoba ni ojo ini won fe wi fun yin kini igbeyawo abe ijoba tori igbeyawo abe ijoba ko le sese ju obini kan soso lo eyin ko si le ni iyawo miran ni waju eni tin se ajenle nitori pe eyi ti e se ni akoko tin tesi waju kini ohun to je pataki ni pa to igbeyawo abe ijoba ni akoko ofin pa lase pe ki awon toko tiyawo ki won gbe papo ko leto ki enikanukun gbe funra re ekeji iteriba gidigidi enikanukun gbe no teriba fun enikeji eketa oni igbokale sira won ekeri enikokan gbe lo ni iranlowo fun arabirin re ekarun awon ipinu pataki lo yi ti o kan eko fun awon omo egboro da imora papo ki e fi yo ohun to da jade nipa re nitori e mejeji ni eleyi kan ipinu yin ni pa ohun ti won lati ma je alaafia won itoju won eko won abi ojule eko giga ti egboro fi won si abi bebe lo ekefa eriko ka gbedo ni ise kan to nse gege bi ise ti ohun na fe a gbedo ko fun iyawo wa ki o ma ba sise lori pe o wa ni abe idile wa eriko ka si ni eto lati lo ohun ti o ni lati fi se atileyin ise re eriko ka si gbedo ko pa ninu inawo to nbe ninu idile won gege bi won se lagbara to ati gege bi won se nri owo a si ntun karale ise ti a nse lati fi ri owo yi a si tun se akesi si ise ti obirin na nse lati fi ri owo ni awon asiko miran awon oko ninu idile ohun le sise aso fifo abi inadida itoju awon omo omi pipon bi a se le se gba ki o fi de wa ninu ile abi awon igi ta fi ndana o je pataki ko di mimo fun wa lori ohun yi pe imu se obirin ni nu ile ise o je iranlowo kan fun ise idile se tun wa je gege bi pe o nfi owo sapo lati fi ti atileyin yi ise obirin ninu idile lati le fi paro owo ti a nlo ninu ile nitori pe ki a mo bi igbeyin idile na ni ojo la bi o ba fi awon ise na sile nitori eyi ni ba se pe idile na o won tutu die won ma ngba awon osise ninu ile gege bi kuku abi awon ti won toju ile ti won toju awon omo awon ti won fo show.